light shop at Lady Tell. Mna nifana nge nomo akaba mbiza ka chigo. Yena nge nika. Asi skrishkrike vum vum. Desa thata.